na na ɔnim sɛ ɛyɛ Yesu. Yesu sii no sɛ, ɔbaa, adɛn na wosu? Wohwehwɛ hwan? Na ɔno deɛ ɔsusuu sɛ ɛyɛ turom hɔ hwɛfoɔ nti, ɔsii no sɛ, owura, sɛ woafa no afiri ha a, kyerɛ me faako a wode no akɔto. Susuu sɛ ɛyɛ turom hɔ hwɛfoɔ nti, ɔsii no sɛ, owura, sɛ woafa no afiri ha a, kyerɛ me faako a wode no akɔto.